0: tino di karso karche tang tang manda olen dao te to yane pema june tino song ya to mubo u deli te tso tang dao chi ta pangda jumsi kong ni na ta nga tsu kajak si tobta kong chi tobta ta di me tsadu yane tata mana rebi kapsu ngur mubo chi te che bale te tende reba kong la sorto wada pa shio de tende chab shabru jab tende mubo chi ta to mada Tā kāshē kāchē kārē sāu sāna, lōngbō chē chē chē nā, tē jōmā kārē kārē chē wu rē, lōwā kārē kārē zō lē rē, chāmbā kārē kārē zō lē rē sāndō tē, tē kūs tū sē tāne tātā mālā rē bā lōngbō chē yō sā chē lā pē mā tō tē lā, mālā rē bī sō rā tāna lā chē lōngbō chē chē shāchī yō dē bā tāndō rē, yō dē bā tāndō tāwā nī rē mā tā, tē yī tsā dū tāne tā lōngbō chē shāchī mē dē dū, Ani jima kani yungguri, lowa kani yungguri, chimpa kani yungguri, techi. Tani ngama techo, ta ngama techo, ta malareba bayo le songne, tani pepdi, tani mba techo ndoma jo, tudan techo ndoma jo, te kaksa yinsa na, tani kajak shen kweta. Tani malareba bayo le song wuna me mishi kashege pepa re zendo, kashege pep yo ma re zendo, ta pep yo jongro me joro. Ongja ngama te tata, shenno ne, shenko shabro no ne, ngama te tuyongda. Jene ngama te tuyong. Nyen tata pema yunen ka ta lo chik tong la zaga lo juyo rako. Ka juu ka tenpa de mala reba de lo gubja chun juu kecha rako. Ta lo chik tong kong kecha nongla, chik tong jan nyen kecha nongla. Ta te kecha taong diyo tane te jibi chewi la na ngama to se ema da. O te ngama te diyo tono cha da tane jene so bayo le me de tata mala reba pe yuna mishi, mina mishi, ngama pe juu tong una mishi, mina mishi. Ka tar je ngama de te du jene zung to tundu re ema da. Tīng hōng lā pēmā yūnei tūi nō wāli mātsi, tīng hōng lā tōngbā xīn rāp tūi lā wātō tūndu rīdā. O tī dāndi tēchī. Tēne rāpā xībī mēngi tā tā tā ngā yā tōngsē kāshī, jēg tī kārsān, tsāng tō nāng kē nā jī tā tsaṁ tsaṁ nā rāpā tā chā dēpā tūndu rīdā. Tā tsaṁ tsaṁ nā yā, rāpā sē rā, rīwā o tā tūndu rīdā. Tātā ngā tsū kākī nā rīwā zō tō rīwā. O tāndā chā dēpā tūndu rīdā, tātā ngā tsū rīwā zō tō rīwā, rīwā, rīwā. O yīgī rāng tū rāpā rīwā. Tēnē tātō nāngkē nāmchē chā tēn tē rāpā nāngi chā yabā. Tā tārē ngā tsū bēmā yūnē tēnō nā shuān tē tsē yōndu ngā bōng sē, sāngā tā ngā sā ngā bānā rā bōng nā bōng sē, jōm chēn chē sē nā tē tsō chā wō tō. Chā wō tō rē, ngā bā bōng bō. Tā ngā bōng tē chē, tā tē chē. Nī bā tē ngā tū tā rēchā kōng bō yabā rē, gō tā tā tā rē kē chōng chāp chē rē mōng bō chī lōmō wā kē pē chū tōng tō mōng bō chī tōng tō. Lōmō wā tā kāngā wō tō, pāmchō kāngā wō tō, tsō wā kāngā wō tō. Tē tē tsō kē zhē tē tsō tā nē rī dē pī kē nā bā tō nē. Tā rē, rā sē rwa rē, rē, o rā. Tā nē sūn bā tē kāng bī nyā jā sē tū, nē kē tā ngā tū nū lē, nyā jā sē tē kōng jō mā tā rē bā lē. Nyā jā tē tē kā rē chā tō rē sē nā. Tē nyā jā tē kē bā nē kōng jō kē nyā jā tē rū bē rā bā tā, tā rī hwā nō jī chōng tō rē sē. Tē ngā tū tā rā sē tā, tā rā. Tā rā, tā kā tā rā lā rā, tā tā tā chē kī tā nō, tā rā sī tō yī sō wā. Mū nā chē nā, tā rā rā kō, rā lā rā rā kō. Yī nā kā nē lō yī bī kā sē rā sī tō yī mā tā. Chē tā lā tā sā nyō tā, tū rī bē nā dāng jō tē tō ngā bō tā. Yī bā tā kā rā sē nā, tā pā jīn jā wā rā pā jīn sē rā. Pā jīn kēng bō kē chā tē tā, chā kē rā bā kē, chā kē nē mō tē sā tē tō kē rē zō tā. Chā sā tū jīn yī nā, tēn tēn kō lā rā bā wā lē tā chū tā. Chak rarpa orgo, rarpa mena cha ngori cheke cha san tuli gona na ri songle ri mato chunga chawo margo lobo, chok shor songle mare. Ti indu pachin kembu cha rarpi nemo de sal toko re zo, ta rarpa jesar gita rewa tu tuina. Kondru kowa taong de sal tal te lo, cha jab toko re zondo. Ota te che, nga pa de nga wonso rarpi chola rongke, so nga pa kwa rarpa chunglo yo pa, chunglo sargo nga zu, chunglo sere, cha le chunglo sere, o. Ta rarpa zene na chunglo sere na cha re, ta ko. tam chen mam chen ye wa te zima to kashe ma ya bu za wo ji ka she chen do ji ka dar ja ko chen na da mam chen do ko ra ba de ko ji wa ser ko ma zo o te cha do re du ba de ra shi jang khe ji ko da ra ra ju da ra shi jang khe ta ri nge ko do shu le ngo la nga ma ka bo chong le ta nga ma ka bo chong ge de ta ta nga chu ngo ka ka de de le ta ne cha rang bo re de ji ma ra cha nga ma ka bo ji ge chap zo re yong jo te ka ri sa shi zo se na na nga mo che la o ta ma gen ba chi ma gen ji ngō nyēmā ōtō, tā kārbō ōtō, rīngbō ōtō, rābā ōtō, chē kī. Tā nyāmyō tā dribi kōne, rābī kī rāshī tā jāhō lā tā sēbō hā kōtsā rī. Tā tē tē chē. Dōr dū na, tā ngā rā bōngshēng kī kāñchām, shōngzī kī chē chū, rābī kēpān dōbī kī tā rā, ngā bōng tā jēb chū mē lī wā chā, rā kō, ngā bōng tā sō wā chā yō rī, gonta jo karena ta reba shi te ne ne baba le te ne reba shi ne ta ra sa reba do le je lo ju kong to tse ding ta te ya lo ju kong to ba ta tse ding ke yi cha ta ke le ye ke yi cha ji go le ma re te ma to ba na nge tun du ten so nge chu lo ke tun du shi ri nge la ma ke tun du shi so se na te te nge pa ma ke tun du shi se na ta te ta ma chu je ma re te yin du nor du na te lo ju kong tong ke tse da ding ke ten de yong ke ngun ke na reba ma to reba do je ta kong je to ma das Tā tī ngā rōng kīshīm jōwē lī kī kēchā yī. Tā yendā kīshīm jōwē tū kēsī kōng jī lī kī nio bā, kōng tūn bō, kōng tō bō tāndā wū nā. Tā tī, tā tē tū kē lēn jō rī. Tē tū nīng gō tū kēchā xie jī rī lā yī tō lī bāb jī rī. Tā nē, jō tō kā lī chab jā wē jī, tā nē, kē sāng tōng bō kī tō nī, tā nē, xī chō jū tāndā jī rī tā. Tā tā tē tū nā ngā tū kē sāng tōng bō wē mā wē kō mā tō, ngū nē tō nē ngā tsā kā lī mā tē tawā jī tō nā, ngā tū pāng tā tē bē tē tā nā lā, tā nē, tsā bō gō nā lā mbā pā lē wā tōng mō gō nā, tōng mō mē tē sē bā tō mē wā jī, tā nā, ndū nā yā jū rā hō mā tā. Tē mā rā tsā tū nē kāp tā nā lā, o kā tsō nā ndū jī, tā nā jī rī tā tēn sō.
1: Gela ge rebe zhuo yi cik xie ji, kanche yuwe si ji gya jie sen zhuo lingye le ji xie xie xin nang ro na.
0: Lasu, lasu, lasu. Ta reba si ji de, ta jia tang ke ten de, ta ta ta reba wu de tau bai si, ta nga zu jia kiri tau bai sen wa. Wa ten yin du xa bi zhuo le cik xie ta mongpo wu tar da, ta nda jia tang ke reba si ya de xiao zhuo de qie chun zhuo bu, pu song zhuo bu, ta nda jia ri si nga ta ri gong zu qie le xie ju chung gu. Ta ten yin du, pe na rabi zhuo ke cik xie nga de, ta pen song du ko le yin amare. Ta ten yin reba ge bu xia na re si, ta Kotu tsawa neji mazong le balo demdem sita. Ta te nyechuk chenpo goda. Kome chungwa neji mazong le nyamon chungchuk. Ta te rabi chode dare dare ben chabje mada ta. Ko nye hajung nyechuk chenpo. Lakbar to dare nga zo shi yungdu mzibi chehu se ta lo chungchung. Ta ne pomo mzime se pomo mo lo chungchung. Ta pena pana pache jamna nga temi ki kora jam nandra, nilo jam nandra, pomo nganjor jam nandra, temi ki ko kare zuyo suna, hajung ki ta zubo de ta konda, o nyencha tobo che kota. O ta, pandro kombe tabja zilis, ta di zenyam di jencha ta, ha legubi ngoma nga tsui, ta ta zungye no la ngolo se mo mbo jo re. Ta deso ngore tena lawre rase ta, pe ta ngode zenyam chenpo yo ba. Ta tari nga tsui tu chawiongde pe na, Pandro gombe tabja zhili sita, pandro tsonon chagurwa. Pandro gombe tabja zhili, tata hajong rintong chenpo, pe mesebi di kardab da nyenjok di chenpo. Tsonyong gombe zhijia zhili, zhijia zhili. O ta tanda ka nyenjok da, tane tingi chechu pusum chobo, tane tanda chi. Sali sili njobja zhili, ta sali sili di paru tanda long demnyo chechu mobo chi. Sokur sumji lukja zhili, tane ten yon ko sokur sumji se yon di zomdong ten. Tane nga zo so te zo ten, zom te zo ten, o ta di chechu di rigo. Zima rupu rabja rilis, tani zima tetsu rigo, rupu siri nabu rigo, rupu de rabja rindoli. O ta tani gichi, che dordu na lukun chungzhu, tani teji na kartab, tani vijinga tani zumdong, namjur tendong, gombi ningyo rigo, bamba podong tetsu nyam yoba. Tani nyamzong solon rewa nimbo yoba, tanda jirida. Ta tadong pe na, ta te sando yondo, ta ngoma nga rongzu, tiki ta rogo chi longu chanjima tu zubhindu, tenchingi reba chi ta denriwe na, tani shabru jawle re se na ta tani kecha ore. Ta ti loju ngubo re, tata ya tunriwe na denri zo ore. Ta ti zodu tata sa yare mpa li cha cha towa yo sas. Ta nda cha cha towa se tu ngoma sumpa cha ka towa se na, ta nga zu chungbu kor de sumbi yo se re, sumpa chemshu, shele jakar se tu zedo osa ka tenne de zo re. Ta sumpa ki teka te du pun de la kare se ore se na, chāka tōwa, sumpa chāka tōwa sa, hajōngi tsaimbō chi, tani mōmen tamchi, tani pā nōng, hajōngi nōng bā. O tante chi ki te se, ondu sā yāri mōmpa le, chāka tōwa yō sa zō, tā pēdā kō pātā jā mō tōwa le, tā chāka tōwa yō sa, tā tante ki tsaimbō chi. Nā mā le mā dēli, nām chi kāwa yō sa. O tā mā mā dēli, yā mōmpa le, o tante ki chēchū yō bā. Tane te zyo tsa tu ta chik nchamba de sa chakba yi chos. Tongpo ta nga zu sanlong yon nong mongpo ji reba de pechu tongli ki kecha da. Ta aru reba chik nchamba de sa chakba yi chos. Tongpo sa chakba, sapa chakba de go di chos. Nye nchamba de san dobi chos. Tain nipa nchamba de sa dindo, san do yondor, ta ten dobi chos. Suam nchamba de sa ku nyongba yi chos. Ta pe na kongpa xin san da wo ta, mi se ge gong san da wo ta, mongpo tse so na, ta tanda ge chos. Si san do yondor ji chechu yobi tenda, mongdong song do lo. Tā ngōn dū tātā ngā tātā shū tū rō chāngjē mā. Lā ngō chāngjē mā tā jīk tō ngā jā dōn chū tōn dū lō lā tā lēn chū tō bī kēchā tō. Tā tī lō chū nō tāndā rē tā. Tē yin dū tā jīk tō ngā jā dōn chū tōn dū lō lēn chū tē sō lī na tā tē dū gōmbā tāndā jī jā gō tī lō gō pē na jīk tō ngā jā ngapjeno yana tukjeno o tande jela ta reba da thap de ke ja te te yo be ma chi ti ngol ta ya lo ju phundi ta ta nga chu shong shong da temi gi yar ne ya na la ta ta ta nga chu be gu chung go de zo gan ja ta se le to ba nang yi te ren ne ge zung gong de zo ya shong shong da gong ja de se le to de ba o ta do de na be gu rong gu cho yin na da zung ne yin na da o ta tu sa ya nga ri xuan da te che zung ne ju zan yin na xuan le to de ba cho yin na ne ta nga ra tang chao kan bo go mo zai ma yong dong to de ba o ta na da ji de da te ती कासो साथ जिंग कप चुंबो के नोने रेबा रे मोबो ये बन नोने ओतो रेबा जो जो ता ते देने शुन दो ते के तने चाहे सर ने वो ठंजे में गोबा जिंग बिकास नोबा ते तो कौने रेस तादो राजो कुंग चुंबा टीम बीचे तो पो में भी जेमो ता लॉन्ग में भी गंगा जमीन सर ता पो में भी जेमो से जेमो तो ताजी ते तो पो यो मर गो पो में भी जेमो तो तने गंगा ला लॉन्ग मर गो लॉन्ग में भी ता गंगा जमीन ता ता कौन लॉन्ग लोजु में तो शेजी में तो जमीन सर पो ओतो ता लॉन्ग ओतो ता इन स्टा कंदा लोजु द तने नेलो जुमसे तने खोंचुंबो उस्ता खोंचुंबो उस सेवा सोता मोंगो द तने जेवा ता थ्यवा क तने करवा तना मोबोंदोस ओ तना यला सती को तने दो
1: से न के यों जों जे सिला थ्रिंग ग छेंग गि जिन ता ने नाओ निंग ने कटिन छे सुग म से ले छिन छे ने गेला गि जिजिन खा या सु सिंग गे बे मिन दुन या सुग यिन
0: लास क द छे लासो
2: जुबो नंबर थंदी रेन जि सिंग खान लिन छिन सु जांग द ना जा जिन यिन लिंचिंचे के के चिंगुन के चुंजाता निंजुन ता डबे डेसु सिंग के दिसिं तायमो
3: शो दिला कांगा युदि शो ये छनजि नि रो शो ये ngachi मचे सिंग की कांगा ली नंबर जवा सिगु